pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ayín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn a máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde.

0: Aha, to go on a chim. You'll sack bung my kitten and abdua. Then I nyay, kick canne. Can cook on and sack a blind yarn, perform the book a blind yarn. In jam, so can jam or port a bena wee, kupinin na, you to say you pinin need that. Can sack a dapon, so could day, atakwame, na maritime at temporal blank we yar. Lili mo, so can jam or port bena wee monk on a look, you to say we monk salad. And a ma, the sank kara at tempon. Na grand lomé a tempo blanyar yulung ba sa ga na cha ne chula ga bana leke ne da ka blatin na da gwa ya ne cha ne lejo ngam ya bana na tin na yurum gwa na kan ya ne ma ba jala ma ka trna ka ne ma ka na da gwa ka fala ban ka tade ka do na da gwa pur kinye koma sa ke ne trete ka tin ma ku moy mu kinya fiba a simple to na ti sa tro to go da gwa na a pipi ka pin gwa pa bura ya na na che bo gwa ban ga ya anya bo
1: ki ke de pataki lọkùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín fún ó lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lọ́wọ́ amọ́di ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ ìyàmọ́di ibà. Olùkéde alá.

Gbogbo dùkọ̀, mú dọ́tí wò dó ti ké ọ. E tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́. E dọ́ta rọ, àkọsúdọ̀ àkú ti pẹ́lú ń kúbi dò. Lámẹ́sẹ́nu ọgbọ́n lè kájáta mẹ́kọ́lọ́ yìí há dọ́wà tọwọ́. O sọ àfọlọ́tẹ̀, inú nọ̀nà dùkọ̀ tógó dùkọ̀ lọ pẹ́ mọ́. Mú dọ́ máma avava mẹ́, lè tógó nígbà dì hò lè pé kí máa kọ́ máa kọ́ gbálí gbálí. Wà tó àkú mẹ́ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́n yá mú dọ́ lẹ̀ ní ti Amẹ́ríkà kọ̀. Lómi ilé ń kéke wíwọ̀n àdénú zàlìkì ó lé ti lọ. Báyìí ń kéke àmá dẹ̀ tọ́lọ́ ná. Àfọwọ́létí lè kó etí mẹ́mi lè. Wà dọ́ mẹ́ hlẹ̀ tọ́ ó. Wà tó àkú dúró mẹ́ lè kàlẹ́kà yá hlẹ̀ mi. Kòdùgójú tọ́ wà sọ kúpọ̀n tí ní wo má vi aṣọ ná mi. Kúpọ̀n lọ yá ná ná mú dọ́ lẹ̀ ní ti mi à kọ̀. Kóló fi ni mi àbẹ̀ kọ̀ lọ. Ìdí mi àpẹ́ lè mi àṣọ lọ́nà kóló. Àmẹ́ kọ̀kọ̀ nùí dé aṣọ ná. Àmẹ́ hlẹ̀ tọ́ ó nàá ló mi gbọ́. Ete iyigbedo asi ti so akosudo aku ti pelonku video la mesenyo gbo ile kadodo mekoro irado ato.